0: ti woli Elijah ba won segun eniyan ko to di pe ina Olorun bo le ina la fi jo ko si nkan meji to le bo lowo ogun eje enikan ni pastor kin ogun eje ogun emi mo ni nkan mi ayayayayayayayayaya eyin kan gbo mi nbi to je wi pe awon kan ti mama mu to je ti e oko to ye ko mo gbadun iyawo to ye ko mo gbadun won wa je gabale lori won le mi mo ni nkan mi won o je o wa si o gbadun oko o gbadun aya o gbadun awon omo enikan ni se tu mo bale lomo ni daada awon sister kan gbo mi bayi to je wi pe awon agbara emi mo ni nkan mi ko je oloko e ja lo le agbara in no time ka bi ye nkan wo olufe ile agbara ya engineer ki lo ko emi
1: ani pe won a foju opo aye mi ri mo bo pe won a pa oko mi danu lati bi 10 years mi o mo ti bi mo bi meta ri to ti gba lowo mi ti ba de ti ni shop tori owo mi ji sowo gan mo ma ri owo gan ti ba ni shop ti shop yen ba ku 3 months to ma pe odun kan shop yen a daru gba to di last year odun to lo mo pade enikan any year at least any year se mi lanu gan owo ti mo make la ni o ma wo 1 million bo gba ti mo si shop owo ti mo fi shop owo boya bi 700,000 gba to ku 3 months ti shop yen ma podun kan awon le wa ja shop yen won ko gbogbo oja be lo mo tun wa ndajo mo tun gba owo bi 80,000 mo tun lo vera oja igba to tun pe 3 weeks o le tun wa para ja lelekeji tori shop meji ni mo lo won de ko gbogbo e lo patapata won o pe ki lo le sele mo sa gbadura mo se gbe mo wa lo ba pastor kan ni waju shop mi pe se aye lo nse mi ni pastor yen ni pe aye o se mi o pe oko orun mi mi o fe je ki nse rere laye pe gbogbo omo to ye ki n bi o ti bange sorun pe tori pe atijo laje o mo wa so n pastor pe lo to pe mo ma ri pe o ma wa physically ni if no mo so n pastor pe pastor to ba je wi pe oni emi olorun ninu oko orun ma pa
2: oko won a ma pa o ti o yan lorun
1: o ma pa tori pe la ni bi 2013 enikan ba mi ya oko orun yen eni yen gba to pe 7 days eni yen ku mo wa so mo nsin pe ah ẹni tó ya ọkọ ọrùn yìí kò sí ẹmí mímọ ló wà nínú ẹ nítorí pé tó bá jẹ mí mọmọ ni kò lè rí mú mọmí sáà ní kí n gbẹnu sọ pé kí n má sọ kankan ó sáà tí n bá mi fẹra ó ti lé ní 10 years mi ò bímọ láti ìgbà tí mo ti bímọ ẹlẹ́kẹta last tọ́mọ ẹ ti kú mi ò róyún ní.
0: Ẹ pause engineer na gbọ́ mi sọ ń gbọ́ ó ní pastor tí ọba múnádóko tó jẹ́ pastor alágbèrè tó jẹ́ pastor tí ń yọ tí mu ọkọ ẹ̀mí ó lù pa òun ló fi jẹ́ pé iṣẹ́ olùṣọ́àgùntàn jẹ́ iṣẹ́ ẹlẹgẹ́ ó kù òní pé jẹ́ nǹkan bọ́ sínú iṣẹ́ olúwa bọ́nà wọn bá pè ọ̀tọ̀ ọba yọjú ràn wàhálà burúkú ni sà ronú sí àìmọye pásítọ̀ tó jẹ́ pé wọ́n ti kọjá lọ àwọn èèyàn sì kíyèsí ẹjọ́ pásítọ̀ láyé ọmọ mú lẹ́nu àwọn ìránṣẹ́ ọlọ́run kan tó ń bẹ tí ń gbógun táwọn ìránṣẹ́ ọlọ́run sọ ń gbọ́ ń tán ń gbọ́ yìí gbogbo ẹ̀yìn ìránṣẹ́ ọlọ́run tọ́lá àwọn kan sọ ẹ̀rọ ìlà chọ́ọ̀chì in ti ń jáwọn èèyàn wá chọ́ọ̀chì ni ohun tí wọ́n ń dé mọ́ra bó ló ṣe ṣe yẹn tó sọ pé lélẹ̀ ó ti tu yẹn lẹ̀ bíbélì nínú kéèsì ó ní ibẹ̀ ni ìtúsílẹ̀ yóò wà ara ilé jákọ́bù yóò sì gba ìní wọn mọ̀mọ́ ìsọjí orí afẹ́fẹ́ láti bẹ̀rẹ̀ láti àná báyìí ọjọ́ méje láàfin sí òní ní ọjọ́ kejì so wọn náà wo ẹ̀ṣà pásítọ̀ ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ àwọn kan sọ pé náà a gba gbogbo àwọn ohun tí ẹ ń sọ yẹn gbọ́ superstition ni ebẹ́ tó ṣẹlẹ̀ sí ni ẹni ìjọba dé bá ní pẹ̀rẹ̀ lọ́kùnrin ẹ jẹ́ sáré sá kí n sound alarm bí sórí tó bá ń gbọ́ mi lé tó ọmọ jésù mi ò mọ irú ẹni tó jẹ́ olè mọ́ o ti lè ṣí ṣọ́ọ̀ṣì o kí wọ́n mọ̀ pé oníranṣẹ́ ọlọ́run kọ́wé ọmọ bá dàbí àwọn ọmọ skeva the seven sons of skeva tó ọba mọ jésù gẹ́gẹ́ bí olúwa atolùgbàlà kí kristi inú rẹ̀ ó dájú ó tún fi àpẹẹrẹ kan lélẹ̀ ọkọ̀ ìránṣẹ́ ọlọ́run kan tí ọkọ̀ ẹ̀mí yẹn ti jáde tó lọ pa kì í ṣẹjọ́ sísá o ẹ̀mí tó ń gbénú ẹ̀ lọ pa ẹ kígbe lé wà ké alágbára tí ń dààmú mi ẹ̀yin ogun ẹ̀jẹ̀ tẹ́ ní tẹ́ bá rí ẹ̀jẹ̀ ẹ̀ ní fi mí lẹ̀ mo pàṣẹ ní kùtùkùtù ẹ jáde lára mi ó rí pé nǹkan ṣẹlẹ̀ bó ṣe ń gbàdúrà yìí a ti bẹ̀rẹ̀ sọjú orí afẹ́fẹ́ ó kú òní tó ní yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ malabadish gbé ọwọ́ lé dodo alágbára òkùnkùn tí ń dà ọ́ láàmú májẹ̀mú búkú tí òjì ò ṣe mí mo dúró nínú jìbújìbú ọ̀ṣẹ́ lónìí gẹ́gẹ́ bí wòlíì tí ọlọ́run ránṣẹ́ ọ mo ní kí wọ́n pín oníyà lára rẹ̀ ẹ kígbe bàbá mi o fún mi ní ìdá ìpínyà.
3: Whenever I'm chilling, whenever I'm in my car, whenever I'm on the road, I'm listening to
4: Classic FM 91.1.
5: Decided to stay for the second set. One, two, three.